0: kóòtù ọ̀tá ẹ̀mọ́ ńlẹ̀ ó yá tútù ọ̀tá ẹ̀mọ́ ńlẹ̀ kóòtù ọ̀tá ẹ̀mọ́ ńlẹ̀ èmi ti tọ̀tá ẹ̀mọ́ ńlẹ̀ ó yá tútù ọ̀tá ẹ̀mọ́ ńlẹ̀ májà májà májà ó yá ṣe ẹ̀mọ́ gbórí ọ̀tá ti gbó ọ̀tá mi ti rógo parọ́ náà gbé gbà wárí bá ti ṣe.
1: Hello friends, my name is Odun Ayo and I love listening to gospelbellsradio.com.
2: Learning together, praying together, bearing one another's burdens and engaging the culture with the mind of Christ. To listen to live programs, tune in to www.gospelbellsradio.com. God bless you.